sí ọlọrun ṣe gbọ máa mú níyẹ sí mo sì jẹ ni ó ṣáà dúpẹ lọwọ mi ọpọ ìgbà ìwòsàn tó ti wà lórí bẹẹ tó ló ń pọ ṣùgbọn ò lè dìde ó gba ìwòsàn títí mi nípa ti pẹfíìmù náà ọlọrun ṣiṣẹ ara ọlọrun ṣe bí ọba ṣiṣẹ ìyanu lọnà tí mo mì mí ní last year ìgbà tó fẹ́ pè yẹ ní tuga travel sunday sunday tá máa ń jáde fún ọ̀rọ̀ ìmú jáde orí ẹ̀ sí ìgbà náà àti pẹfíìmù a week wednesday tó fọ́ lọ́jọ́ tá gbòòrò yẹ week tá gbòòrò yẹ pẹfíìmù yẹn ó ṣiṣẹ́ àmì lọ́nà tí a tiẹ̀ lérò ojú rere yẹn ó jáde èyí ẹ̀ mọ́mí ìwà ta ló ṣe august láti máa ṣe bẹ́ẹ̀rẹ̀ àti dájú àti mọ́mí bó ti mọ́mí ìwà ta ló yẹ àánú fara ẹni tó máa gbọ́n mọ́tò sí ní ìlú lọ́fẹ̀ ẹni tó máa rẹ̀ pọ̀ sí mọ́tò lọ́fẹ̀ alert oríṣiríṣi tá a rí fún kí mo fi ògo fún olúwa nítorí pé ọlọ́run sì gbéra kò lójú sí mi gẹ́gẹ́ bí àkọ́bí ọlọ́run fi mú ṣe orí tí a ní ìyá àti bàbá mọ́ àánú fọ ojú orí fara hàn.

0: àwọn ènìyàn jẹ́rì mọ́ òpè à tí kò yẹ kí mi náà jẹ́rì òróró àti pẹ̀fín ó ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ojú inú ayé mi hallelujah.
1: Sọpọ́ olúwa
2: olúwa
1: jẹ́njẹ̀rẹ̀ wòlíì mi
2: jẹ́njẹ̀rẹ̀ wòlíì mi
1: a prophet wà tí yàn bá ní prophet prophet wà èrè wòlíì wà mo gbàdúrà nípa ìdọ́nàmì níṣẹ́ àti òróró rẹ̀ tó dàlẹ́ mi ní orí mo sọtẹ́lẹ̀ jáde fún gbogbo ẹni tó bá gbàgbọ́ wà á jẹ èrè wòlíì in the name of Jesus àwọn wo ló máa ń jẹrẹ wòlíì ẹni tó gba wòlíì ní orúkọ wòlíì àwọn ló máa ń jẹrẹ wòlíì ọlá mo fi ṣeré mo ń retí ẹ lórúkọ jésù ó máa ra àánú gbà gbogbo ẹ tẹ máa bless àkáǹtì ẹ lónìí ọ̀rọ̀ kó bless ayé ẹ wà á dẹni ìbùkún wà á dẹni ìgbéga wà á ṣe bí ọba ògo rẹ á jáde ó ṣe é dádúró ó ṣe é dádúró in the name of Jesus. Àwọn kan máa ń bèrè pé dádì sójoojúmọ́ lámà sàn ni òlìsàn lójoojúmọ́ tó bá lágbára lẹ́ẹ̀kan láti sọ 6,000 sàn kí la fi ṣe òun náà láfi kéde ìhìnrere bẹ́ẹ̀ ni òun láfi kéde ìhìnrere òun láfi sanwó rédíò ẹ̀mọ iye àwọn rédíò tí a ti sanwó mo gbàdúrà lórúkọ jésù ayé rẹ̀ máa dìde ọmọ rẹ̀ á dìde mọ́lọ́mọ rẹ̀ á dìde in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa mo gbàdúrà fún gbogbo lọ́jọ́ bí òní òní wẹ́dẹ́ anifásitì ọwọ́ ọlọ́run àti àánú rẹ̀ ojú rere láti ọ̀run wá kó wọnú ayé rẹ̀ kó sọ́ọ́dí ńlá kó gbé ọ sókè ìgbéyàwó rẹ̀ kó kún fún ìbùkún àti àánú in the name of Jesus happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàá ráàánú gbà pé màá ráàánú gbà ẹ já wo àwọn celebrant ti owó àǹbí mrs oke monisola number 2 adetoji babatunde happy birthday to you àwọn èèyàn wa ní london ni wọn ṣe birthday lónìí àti monisola o àti adetoji happy birthday ẹ bá fún owó kéèkì tèmi ránṣẹ o lórúkọ jésù ẹ ráàánú gbà wàá dẹ̀ ṣe bí ọba mo bless apẹrẹ wàá gbọ́ ẹ mo yí bọnú gbọ́ ẹ̀jẹ̀ jésù lórúkọ jésù kò yá gbágbára kò dẹni ìbùkún kò gbọ́ ẹ jáde jésù olúwa wa kọjú sẹ́nìkan fi dá lójú báyìí.